gbàmbíọ́bíọ́ ṣèdọ́nà àlísà ṣèdọ́bù bẹ́ẹ̀ àgbà ẹ̀bíọ́ dọ́fírín sọnù mẹ́ẹ́.